0: rí mi.
1: Ẹni kan ti gbogbo bí lọ mi ò bá nì kankan ni ìbá.
0: Èmi lè mi bọ́ wọlé.
1: Àbá nì kankan.
0: Ọ̀tán. Má wàá mi wá mọ́. Jésù lọ sọ fún mi pé ibi ni ilẹ̀ rẹ̀ ni bí. Ó ní nígbà tí ìwọ bá kú èmi ó sì tún wà níbí. Láìsí kó tó di pé màmá ń sọ̀rọ̀ bọ̀. Olùfẹ́ wọn Jésù ti ń dúró dè ọ́. Bàbá mi ti fi kòkó síbẹ̀. Kìí ṣe wòlíì ló ń wá lọ. Gbogbo àwọn tí ń bẹ̀ ń bẹ̀ tí wọ́n pé fi tìmú èèyàn ti dé Jesus ti. Èmi kọ́ wọn wá wà. Ó ti sọ pa tèmi ó kú. Jésù ló ni gbogbo ipa rẹ̀. Ó ló fi jẹ́ pé gba Jésù yìí. Odidi lecturer lọ sáà ń gbọ́hùn. Ojú ògbólógún ìròyìn sì ti ń sọ. Àìmọye àwọn tí wọ́n sì dá mọ̀. Tọ́ba tó ṣe pé ṣe ń gé ètò nìyẹn lójú ẹ jókòó nú àìsàn rẹ. Jókòó nú ebi tí mọ̀ pa ọ́. Jókòó kọ́ mọ́ sunkún. Bíbélì ní làálàá àwọn aṣiwèrè. Ó da olúkúlùkù wọn láàmú. Ó nítorí pé wọn mọ bí ènìyàn ṣe máa ń jáde lọ sínú ìlú. Tọ́ba ti rẹ́ni tó dákẹ́ ìtí ń ṣe ọba dákẹ́. Ipa tèmi ó ní ikọ̀ mi. Pèsè ó ní pèsè anointing oil méjì pèsè ẹlẹ̀ fún àwọn ènìyàn yìí. Now mo ti pèsè anointing oil méjì pèsè omi 7-7 ìyókù dọwọ́ wọn. Ti ẹni pé kó o débẹ̀ kan ọgbọ́n tí n bá ń wàásù. Gbogbo táwọn bàbá yẹn bá sọ àdúrà tí wọ́n bá gbà ọkàn kò nílò ọkàn ìpogun rẹ wábì kan wọ́ sí ni. O ní 7-7 ọjọ́ tó lápẹ̀rẹ̀ ni. Nínú ìtàn ìjọ comfort life gbogbo 7-7 àti gbogbo 7-9 ìmọ̀ jẹ́ ọjọ́ agbára ètò special ìmí tó ń wọlé báyìí. So lágbára ọlọ́run láti ìwé òdù ni ẹ ti wọ mọ́tò tó ń lọ sí ìkiri ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ níyànà kò yí Jesus ìtìlẹ̀ dé yẹn. And lágbára ẹni tó la yé àtọ̀run apple méjì pẹ̀lú ẹyin méjì láàfin break lónìí. Ó sì di bí ọwọ́ 2-2 tìka tó break. Èyí tí mo fẹ́ fi kún gbogbo lé ẹgbọ́ mi o. Tó o bá ti ń gbé mọ́tò rẹ bọ̀ mọ́ gbé wá sí new auditorium. Old auditorium ni kí gbogbo mọ́tò ọ wà. Ìyẹn ọyẹ tá a máa ń lò tẹ́lẹ̀ tẹ́ǹtì tá a ń lò tẹ́lẹ̀ kìí ṣe titun. Ọlọ́run yóò jẹ́ ọ dára fún wa. Èyí tó wá dáa jù ẹ̀yin wọlé ìsan rẹ májẹ̀mú yín náà. Lónìí tó jẹ́ ọjọ́ àkànṣe ẹ̀mí olúwa sọ fún mi pé àwọn ènìyàn 77 kí wọ́n rú ẹbọ 7,000. Àwọn èèyàn 77 lónìí ẹnikẹ́ni mo ti sọ rẹ májẹ̀mú mi kò ṣe nǹkan kan. Ìwọ tó bá fẹ́ sọ rẹ májẹ̀mú tó bá lè rúbọ 7,000 ọmọ dàgàn. Today is 7 ọjọ́ keje ni and ètò wá dáa jù. Ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọn fi ẹbọ bá mi dá májẹ̀mú. Ìwọ tó bá fẹ́ sànjà mẹ́wàá mo gbóhùn olúwa. Ó ní agbára yóò rìn jẹ́ àfúwò rẹ ṣiṣẹ́ ọlọ́run jẹ́ àfipò olówó. Nbọ̀ bá dé Jesus ti ó mọ̀ pé èmi gan gbọ́dọ̀ fi eléyìí dá sí. Inú rẹ̀ ó sì dùn. Bẹ́ẹ̀ni Ọlọ́run ṣe pè fún mi. Ìní pè kọjá tí mo gbọ́ yẹn. Account number church ni 2017-4290-47. 2017-4290-47. Comfort Life Mission International First Bank. Bí ìyẹn ọ̀bá wá wọlé lu eléyìí. 1966-36-38-73 Comfort Life Mission International ni ẹnu ògbé jáde. Access Bank wà nìyẹn. Ẹnìkan ní tí n bá wá chọ́ọ̀chì ṣe máa rọ́kọ̀ ń bẹ̀. Òórọ̀ kọ́ ń bẹ̀ bó sì rí tètè wọkọ̀. Ìpàdé ilé ìkú òní kéèyàn máa dúró de ẹnìkan. Níbi wẹ́mà ń bẹ̀ yẹn. Ọkàn ṣe pọ́kọ̀ ti wá chip ni. Ẹnjiníà jẹ́ ń gbọ́wọ́ bàbá ìtàn inú mi sì ń dádùn.
2: Nípa ọ̀rọ̀ owó hospital yìí ní ọ̀sẹ̀ tí mo fẹ́ lọ sí hospital. Ẹni kí a sọ̀rọ̀ màá rí ká ṣe ọrẹ màá rówó ránṣẹ́ yìí.
0: Ẹni mo ní kẹ́ ẹ ṣe ọrẹ ẹ rówó ná.
2: Ṣé lórí rédíò láti gbọ́ Èkìtì láti gbọ́ Adó láti gbọ́. Sí oníjọ́ yẹn mo ṣáà san ọrẹ 1,000 naira. To God be the glory. Ìgbà tí mo dé hospital wọ́n ní kí n lọ ṣe test. Ibi test yẹn ni mo wà nígbà tí wọ́n fi send bill 2.2 million sí mi pé òun náà fi ṣe first operation.
0: À ń send yẹn. Ẹgbọ́n yín lọ send 2.2 million.
2: Sọ gbogbo owó yẹn ló sọ yẹ.
1: Gbogbo owó tá a fi ṣe test everything òun ló sọ gbogbo
0: ẹ. Wọ́n lé mi ní kí wọ́n rúgbó èmi ó rówó ná. Sọ́lọ́run wa ń jalè ni. Ṣé ẹ tí wà ń jẹun ni?
1: Kò tẹ́ wọ́n
2: ti wá délé
1: nílẹ̀ tó yà mí lẹ́nu. Wọ́n ní mo ṣe délé. Wọ́n ní wọ́n rí àwọn ọmọ
2: mẹ́rin. Bí mo ṣe délé nígbà tí a ṣe kínní ẹ̀ tán mo sùn ní ọjọ́ àkọ́kọ́. Mo wá rí ọwọ́ kan ó wá sí ó wá ń yọ àwọn parts lára mi ó ń replace
0: it.
2: kọkọ ba mi mo ni ko ma ti lo se owo aye but mo so pe to ba je owo olorun lo se mo ni ko tesiwaju for good 5 days ni owo yen fi wa yo awon iya ara mi to replace it.

fún kúrò ní Jesus City ni wọ́n fi ń wá tí wọ́n mú ọwọ́ tí wọ́n yọ gbogbo ẹ̀yà ara rẹ̀ tí wọ́n replace rẹ̀ ìyẹn túmọ̀ sí pé tó o bá kúrò ní Jesus City lónìí tó o kúrò a tó wá sí wẹ́mà lọ́la a tó wá bẹ̀ lọ́tún la yòókù tó di Sunday títí wọ́n á máa tún àyà ara rẹ̀ ṣe ẹ wo nǹkan o fi 1000 lẹ̀ ẹ wo tó fi dà o fi gba millions now wá wo nǹkan o 7000 mo ní orúbọ rẹ̀ ní ìsìn olùfẹ́ ká fi ṣiṣẹ́ ọlọ́run tó o bá lè ṣe kìí sì ṣe dandan tó o bá lè ṣe náà o kìí ṣẹ̀ṣẹ̀ o bọ̀ ìwọ náà sáfi nǹkan kan dá sí engineer ẹ jẹ́ pẹ̀lú.